kí àwọn lókè àwa náà kí àwọn nísàlẹ̀ à ń bọ̀ wọ fọkàn olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi ń kọrin sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbede méjì ìwọ nìkan ni lọ́wọ́ ìgbìyàn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò pé láti yin ọ́ olúwa.